0: jẹ́kù wọn mú ṣìnrìn ní. Ìbẹ́kì bọ̀ kẹlẹ́
1: yìí.
0: Jẹ́kì ó ná bòbí ni. Òun jẹ́kì wọ́n pa nẹ̀dá so. Yẹ́nu ó ná bó ga làágbá. Ọ̀tà yìí àfìlàdó yìí wẹ̀. Jẹun kẹ́yàn sí kì máa yọ ọ́n àwọn akẹ́ndó. Àbẹ̀kì dó yìí wẹ̀ fún màkọ́ àtàkà ló. Ó ná kejì ó ná ìyẹ̀pà lábọ̀bọ̀ ni ẹ máa ṣí ní àmísọ̀ yáyà sí ni o. Amọ̀bọ̀ ni ìwọ̀n pa nẹ̀dá so. Ìyẹ́ ní àgbà ò ná kejì. Àmọ́núdùnkùn máa yọ eléyìí. Mẹ́nẹ́tì ikú mẹ́gbòlùká. Ọ̀tá yìí àkìlàdó yìí mi. Mẹ̀ṣẹ́ jẹ́ kó wọ́n mú ṣìyìn. Mẹ́nìyẹ àṣẹ jẹ́ kẹ́ṣì yìí lò. Amọ̀bọ̀ ní ilé amọ̀mùdá. Yẹ́n ní wà kẹ̀ṣọ́ nù kẹ̀wọ́n pìbì ni. Láti ní túnmẹ́ pápá kẹ́nẹ̀ nẹ̀nẹ̀ kíná lọ. Wà kẹ́lẹ́ dúdú kù dákú sọ̀tà yìí àmì. Tòun náà bò bí ní ìlú lẹ́dùn púpọ̀ mọ́. Amọ̀bọ̀ ní wọ́yàn sàyé
1: àwọn.
0: Ìmọ̀ káhùn bí tẹ́hùn má. Àmọ́ núdùnkùn máa wọ̀n yọ mọ́.
1: Wàdá
0: lọ nẹ̀kẹ́lẹ́. Pupọ̀ adá ló ń dùn.
1: Ìbé
0: kìnà sàyé ọ̀tá yé ajé ní lóyò yìí.
1: Ìbé
0: kìnà làwọ̀ ní aláwọ̀ ní jé ní
1: lóyò
0: yìí. Ìbé kìnà lè ṣẹ̀fà. Ṣẹ̀fà jé ní
1: lóyò yìí.
0: Àbáyà jé ní wọ́n yà mí. Ó ná kejì dé bàdùn báwọn. Ìrá àdúgbò ilé tí bára kiri. Ìyànnì máa ló kún máa kà máa mọ òbòdì.
1: Ọ̀là
0: ń kún máa kà ìrìn ọ̀gẹ̀jà ọjọ́ àwọn àjọ yìí.
1: Àtàbò
0: gàlà ò ìbàdàn mi tún yìí ló. Ìyé kemi sọ ìyàpọ̀ wa
1: máa.
0: Màmá mọ̀bọ̀ ní mú. Màmá gbà kó yà mọ̀bọ̀ ní ọwọ́.
1: Àtàbò
0: ọ̀hún mi èyí. Àbámúdà mi ajá mi wá. Mo ná kejì lé amóhùnmá. Yẹ́n ló ná bó ga làágbá. Èmi ni ọjọ́ ẹ̀lìgá yọ ní ìlú. Èmi ni ìtàkùn máa yẹ kẹ̀dùn ẹ̀fà.
1: Ìṣẹ́nu
0: kọ̀là mẹ́ta kù náyà káyà nẹ̀kẹ́ bọ́. Yába ìdùn ùkọ̀là lẹ́ẹ̀kí ṣàríbó. Ẹlú gbọdú kí gàlá tẹ̀ kàdé. Mẹ́jọ nà mẹ́jọ kù mẹ́jọ fọlákà. Ẹnẹ mẹ́fà kìdé kù mẹ́tọ́ dù kí wọ́n mú dúró. Ìwọ́n dàbí pa nẹ́dá so.
1: Ìyẹn
0: náà bó ga là o. Odi ni ọjọ́. Gbọ́dú kù mẹ́lẹ̀ kù mẹ́nu fẹ́dọ̀ lámẹ́nu.
1: Ẹ̀hàn
0: lámẹ́fà jẹ́ tọdún kí mú dé mẹ́.
1: Ilẹ̀
0: jẹ́ ní ilẹ̀ yẹ. Ilẹ̀ kí mú dé mẹ́. Ònú àmàkejì ni yóò mú lẹ́yìn náà. Amúnẹ̀ máa rọ egbéjú. Ohun amọ̀bọ̀ nílẹ̀ amọ̀mùdá. Ìyó náà kejì àmàkẹ́ náà ó mi. Ọyọ yẹ ìbákẹ́rẹ́ bí bómi. Jẹ́dẹ́ ìbẹ́kùn máa dọ̀ ọ́n. Ìbẹ́lẹ̀ ní ayé kékeré fúnmọ́. Ìbánẹ́gàlà ayé kádọ̀ ọ́mú kẹ́nu.
1: Ọ̀là
0: ṣàgábà ìdùnnẹ́rẹ̀ rẹ̀ amọ̀mọ̀ làwọn
1: dẹ́.
0: Ìyẹn ní àgbà ò ná kejì. Ẹ ò mú ìwọ́ mi, mo máa kú dé òkú mẹ́.
1: Mo
0: máa káwọ́ ẹ̀dàbí ní ayọ́ àbókàrà ní ìṣe o. Ejú òdúdú èmi ìṣẹ̀lẹ̀ ní àṣẹ. Ọ̀là mẹ́lẹ̀kùn náà yẹ kéka ń mẹ́. Mẹ́ṣà kàtó mi náà kò mí lè mí. Àtàkàfà ìdùn àjẹmídé mi àṣẹ. Mẹ́ṣà kàwú mi mú téyìn lè o. Àkàfò yìí àjẹmídé mi àṣẹ. Olókì máa nẹ̀ lọ
1: àjẹmídé mi àṣẹ.
0: Ìwọ́gòkì máa bí wàyà
1: àjẹmídé mi àṣẹ.
0: Ọ̀là mẹ́lẹ̀kùn náà yẹ kéka ń mẹ́ ilé.

olè price orí tí n kọ olè trash ọmọ tó lọpọlọ ti gba cash mọ́tò mi ti déwájú ẹ lè reverse orin yìí dùn kíkọ verse gbé wọn studio kọ́ máa cast káwọn djs kọ́ máa blast àwọn big boys ti gbòòrò kọ́ máa jam ṣíbàràbà ṣí bólóbó ṣípa pàtọ́rùn dẹ́rù bọ́mọ gómìnà pàtó bẹ́ẹ̀dù bòǹgò dúbàrà ọ̀rọ̀ kó bá dẹ tákọ́ gírí èkó kìjà wo wọ́n máa lọ kún yan mi kéré wọ́n máa lọ fi yan ìwé kan kéré wọ́n kéré kéré jó wọn kọ́ni ṣeré náwó ṣeré gbọ́mi láti nàìjá wọ parí sọmọta ní ìṣirí gẹ́gẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ mo ní jó wà bẹ́ẹ̀ ọmọ tó sẹ́bẹ̀ẹ́dẹ̀ rọpẹtẹ wájú.